0: You are listening to Glory Entertainment Radio.
1: Àwọn ọmọ tó fún wa a fi yan Olúwa. Ìgbéga tó fi fún mi mo fi yan Olúwa. Adé tó fi dé mi ládé mo sì lélẹ̀ mo yan Olúwa. Ìmísí tó fún mi mo fi yan Olúwa. Ọba tó ń ṣẹrú dọba mo yan Olúwa. Ọba tó mẹ́rú dòkó pẹ̀lú ọmọ aládé mo yan Olúwa. Wọ́n ní bẹ́rú bá mọ lúrò àmọ́ pẹ́dá ṣùgbọ́n èmi gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tẹ́ ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé kò ṣeé fẹnu ròyìn.

0: kò ṣe ìrìnàmọ̀ kò ṣe tó ti sí mọ́ tó ti sí pé àwọn ọmọ ẹ̀rọ ọmọ tó dára fún ọ lórí entertainment èdè ló sọ pé mo sí ìyá àti bàbá ìyá nínú ìgbà.
1: Èyí ló kọ̀ ẹ̀sùn ní ètò ọgbà tí ẹ̀ sọ fáwọn ìjọ tó bá wọn akọ̀ tó bá mu tí máa wà kọ̀ ẹni tó bá délé mọ̀ wà wọ àwọn ìlú ọkọ̀ fún gbogbo ọlọ́kọ̀ àti arìnrìn àjò.

Olúwa máa gbé mi ga lọ lójú ayé wọn. Mọ̀mọ̀ jẹ́ ọ̀rọ̀ nǹkan ń ṣe sí. Ẹ̀bẹ̀ mi rè sí ọ, má jẹ́ ṣiṣẹ́, má jẹ́ ṣiṣọ́, má jẹ́ ṣikọ́, má jẹ́ ṣẹsẹ̀.

nísìn ojú àwọn mọ̀lẹ́ ìríran rẹ̀ ka ó accurate etí àwọn mọ̀lẹ́ pípọ̀ rẹ̀ ka.

gbogbo ẹkú ọmọ ọwọ́ lẹ̀, kí gbogbo àwọn òfin máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run gun ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wọ ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi fà o ọlọ́run o ẹ̀rù rẹ tó mi fà o bá mi wọ́n lọ pátá ayérayé ìwọ̀ lẹni tí òkúrin tó sá bàbá mi jọ́dọ́ nìrìn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fún òbí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo ara.

agbára tó túmọ̀ lù àṣìṣílà sílẹ̀ nínú túbú ó ń bẹ láàrin wa arákùnrin sọ̀tọ̀. Ó dé ẹjọ́ àwọn ọmọ apostelì dà ṣe ọwọ́ yẹn ṣì wà ń bẹ̀ ṣàrántí májẹ̀mú pípa àtẹwọ́.

lọ́wọ́ onírìwọ̀n mọ́ títí dẹ̀ni. Ilé ayé ò jẹ́ kó lè mọ́ ni o. Sọ wípé jagun jagun ayé mi ò ṣe. Jagun jagun ayé. Òun ló ń bá mi jagun. Òkun tí mi ò fojú rí àtẹ̀yìn tí mo fojú rí.

mọ́ àbí kí n kọ yín. Àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ̀ mọ̀ táyín lẹ́lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹni pé mi ò ní bọ́kọ̀ọ̀bù, ẹ̀yin ní bọ́kọ̀ọ̀bù mi. So àjọ gbé ẹ ọ̀mọ̀mọ̀ orúkọ tó ń jẹ́. Orúkọ tó ń jẹ́.

ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹgbọ́n sókè. Olúwa.

Listen, ojú àwọn bolí ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn bolí pípọ̀ rẹ̀.

wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn sì máa jẹ́wọ́, wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ̀ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wọn ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá o ọlọ́run o ẹ̀rù rẹ tó mi bá o bá mi wọlé pátá yẹ́rọ yé ìwọlé ni tí ò kún rí tó sá bàbá mi jọ́dọ́ nìyẹn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fò bí àgò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé ìbá.

àwọn wòlíì tó bá pè jẹ ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu ọlọ́run ṣe jákì mẹ́ṣákì àtàbẹ́dì nìkan nínú iná.

onífàgò lójú, mọ̀délé oníṣègùn òfo ni, mo ti lóríta mẹ́ta ìhòhò, mo sì bá àwọn ìyá gbogbo, àìmọye wo ní ìlú tó ti bẹ̀rẹ̀ àtàṣọ. Mo fòkun wẹrí, mo wẹ̀ nínú omi ọ̀sà, mo padà mo dùn wẹ gbogbo ara, àsán, àsán, àsán lórí àsán ni gbogbo rẹ̀ ó, ìmúwọ́délé.